0: ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ Apostolic Christian ní gbogbo àgbáyé.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó jókòó kó dìde.

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí, ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò, ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí, o ò ní rin àrìnà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìkó lọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí 18. Ẹni tí ó ká yẹ àwọn bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhùn. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá, torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn ń bẹ́ẹ̀ agbára yẹn ń bẹ́ẹ̀ àṣẹ yẹn ń bẹ́ẹ̀ orúkọ yẹn ń bẹ́ẹ̀ òkìkí yẹn ń bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bi wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ́mi sinmi lé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí ń bẹ ń bí sinmi lé, ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí, kí ni ń ṣe bẹ̀? Ẹ lọ káyé wọn. Ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwa dúró sí, ẹni tá a dúró tì Ọlọ́run. Láìdẹ̀pẹ́ rárá sà mọ̀, láìpẹ́ rárá, ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀, ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Ana, nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró, ogun ẹ̀gàn ṣe kí ni o? Ọ̀tan pátápátá. Láyé rẹ̀, ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tó bá ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn, ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà? njoba mo ti won ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na n fi ise ki egbegbe odo re eyin mama ati baba awon ti n wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wi pe eni ti won wa lo mura kankan kan ye o de si pataki keni ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa ba agbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niyan ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu jesu oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je ni kankan ofo kan si oba awon oba jidide nle adi ti olodumare ise awon apostle lori kini nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su eh bi a tin wo a gbe soke awo sama gba jesu kuro loju awon oniyeye to nwo ehe bi a ti tejuma oju orun yes bo ti re oke kiyesi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te n wo ki eh yesu na yi eh eh eh hallelujah hallelujah gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe ota to nso yo gan mo de be ka mi yin lagbara o mo ni ota to nso to nwa bohun o ti se o si o ma gan so ani di agbara jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan lawe eyan pe ni nkan ninu we matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara jesu oluwa matthew 28 verse 1 and 2 eh eh e fon soke e soro gidi aha aha beni aha eh eh latorun oyi okuta ko na lenu ona ojo ko le eh eh aha won wa riri oto eru tin be lara jesu oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we juanu ni ori kere la nbe lati se kejila oni looto looto ni mo wi fun enikeni to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi nlo sodo ta ni o sodo baba so gbogbo awon ta wa nbiri a ki ise eniyan lasan e ja gbadura bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma jeri si agbara ta ni o agbara olohun agbara la fe beere fun gbogbo awon ta kora won jo bi judas bi nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti jesu lo ma nfara mo ibi to gbe ma ngbadura o je won omo pe be ba fe mu eje nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Eyan be o ma sun koni jimo a fe beere fun agbara olohun tori pe lowo jesu oluwa nikan so la so pe gbogbo agba laye ati lorun nibo lo wa owo jesu nikan lo wa to de se nikan kan ta se mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbi pan dan won yo mi wu ba won yo mi wu ba won yo mi wu ba ori ti sta ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen ba yen ninu ifidi fo ni ba yen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe iwo ko na yin nban Jesu Oluwa na yin nban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si niyan iru eyun le lomi pariwo ye mo si tan nitori pe ipan ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipan to ba won le ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo ki tele won ti ja wale ipan pe si ti ba won awon miran ipan okun ba won won ri bi tatijo mo alaafia won o to nkan mo awon kan ipan iye meji ba won gan ba de bi adua kakati an po kan po kan ma se daada emi yo ma so fun pe ipan lo bi adua kalana ti o gba pe ti o lo nje ta e ba adua to nkan ti ego na je le lo ke lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fa yo ku lara wa gba ti mo ba fe pe adua lenu agogo die ye ino me lo se yan ko ni ye ti ko ni daada be ti na ye o ti to gbogbo to ni o tori awon eniyan ti won fe ba yin ti an le yin ko leyin eyin leyin ori won ba ti ngo kiki aye fe le tan ngo kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je na se olorun to lebo kan to n sise tan won eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro ko si ti o le se emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostolic ti Christi Oluwa ti gba ogo mo Oluwa gogo so fe n to wa legbe re pe Oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an san gbogbo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won e se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo to da laye re pata lolorun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ba nki dada e ba nki dada
2: hallelujah

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òtọ́ lẹ̀ ń gbọ́ ntọ́ báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tẹ́ni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kúrò nínú ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó oúnjẹ lọ́wọ́ àti oúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́ lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́ lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin nínú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò tán ẹnìkan lọ rí ìtọ́ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó yóò gbé báàgì yóò mọ̀ bá tiẹ̀ lọ bá agbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tù lẹ̀ tí ó mọ̀ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá báyìí wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún tí a ní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bẹ́ẹ̀lì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá a béèrè wọ́n ó ṣe kí ni wọ́n ó fún wa ohun tá a wọ́ọ̀tì wọ́n ó wà jáde ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní kòríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún kọ yẹn ló tún kọ ẹ dìjú yẹn dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Ó dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí ìlú ni o ò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkólọ yóò padà. Bí agbára

0: dé ọ̀nà tó di ọ̀la bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún ẹni tí ó káyà á máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrin lẹ́ ti bẹ̀rẹ̀ nítorí náà bí jésù olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báwọn ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: O le fi enu ara re so confidentially pe ta le wa. Yes. Won da lohun pe Jesus ti Nazareth ni. O wi fun won pe emi ni yi. Aha. Ere ti o fi han. Ọ pẹ̀lú wọn. Ọdẹ ẹ̀mejì o, èmi nìyí ẹ̀ mọ fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes. Wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes. Ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wà. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ̀mí ṣèmílé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣèmílé. Ẹni tí àwọn akọrin tí ń kọrin ìṣẹ̀mẹ̀lé ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró ìṣẹ̀mẹ̀lé òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣẹ̀mẹ̀lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ́wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì péèrè sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí àti láwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ káyé wọn ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì ó lọ́lọ́run láì dẹ̀ pẹ́ rárá sà mọ́ láìpẹ́ rárá ibi yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sarah ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kí ni o ọ̀tàn pátápátá láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run a ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ a sọ fún wọn pé tọ́wọ́ a ṣe pé mèlè ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo mọ̀ pé mèlè ń wá gbogbo àwọn tó dúró ìpátá ẹjẹ́ wọn máa lọ o ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹjẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé bẹ̀tì òkú ọmọ ló bí kí ló go pásítọ̀ bẹ́ẹ̀ yẹn sà ntọ́ba ìmọ̀ tí wọ́n bá dá ẹnìkan dúró tó ṣe pàtàkì níbi iṣẹ́ nínú ìjọ tó wà kò dẹ̀ ríṣẹ́ míì ó di liability sí wọ gan lọ́rùn a jẹ́ pé wọ́n ń wá ọ náà fi ń ṣẹ́gi ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ. Ẹ̀yin màmá àti bàbá àwọn tí ń wá yín ẹ̀yin orú àwọn ogun tí ń gbé ti àwọn ọmọ ẹlòmíín dá lọ́dọ̀ ọlọ́run tó gbà alẹ́ ti mọ́ bí obìnrin ṣùgbọ́n ọkọ̀ òṣùwọ̀n nítorí wípé ẹni tí wọ́n ń wá ló múra kankan kan yẹn ọ̀rẹ́ sí pàtàkì kẹ́nì kọ̀ọ̀kan múra gan-an nígbà tí mo bá ń pe àdúrà agbára la ní ìdìsà gbágbára bá dé àwọn tó ń pàtẹ́wọ́ ní kọ̀ọ̀kọ̀ tó ń sọ pójúfẹ́ ti wà náà wọ́n padà jọ ìwà ni torí wọn ó rí ọwọ́ ta ni o ọwọ́ ọlọ́run lára wa yes ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi ẹ má ṣe gbàgbé pé lẹ́yìn tí wọ́n ti mú jésù olúwa tán ti palẹ̀ rẹ̀ mọ́ tán wọ́n ti gbàpọ̀ parí nù ṣùgbọ́n ìyanu ló jẹ́ ọba àwọn ọba lákòókò tẹ́ni kankan fọkàn sí ọba àwọn ọba jí dìde ńlẹ̀ àdìtú olódùmarè iṣẹ́ àwọn àpọ́sẹ́lì lórí kẹ́ni ń bẹ̀ yẹn ẹ kà á wàràwàrà.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Mi a ti wo agbe soke awo sama gba Jesu kuro loju awon oniyeye to nwo bi a ti teju mo oju orun yes bo ti re oke kiyesi won duro leti odo won you know that if you do it, I'm walking. Yes, now you. Hallelujah, hallelujah. Well, go on, we'll lose what any woman saw about Woba. If I tell about Woba, you did it delay. This is not one gun, she bet. Or Tatoon saw you gun. Whatever, come here, you're not going to. Mo ní ọ̀tá tó ń sọ tó ń wá bóun ó ti ṣe ọ sí ó máa gan. So a ní ìdí agbára Jésù nígbà òpin yìí nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan. Nínú ìwé Mátíù ní orí ogún ó lé mẹ́jọ ẹ̀ka ẹsẹ̀ méjì ń bẹ̀ ọ́n bá a wo títóbi agbára Jésù Olúwa Mátíù 28 verse 1 and 2. Everyone's okay. It's sort of giddy. Benny. Later on. Oh, you put a cool now, Lenona. Oh, you call it. One worried. Oto eru ti nbe lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila oni looto looto ni mo wi fun yin enikeni to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi nlo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi a ki se eniyan lasan e ja gbadura bi eni ti I se eniyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma je si agbara ta ni o agbara olohun agbara la fe bere fun gbogbo awon tan ko ra awon jo bi judas bi nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti jesu lo ma nfara mo ibi to gbe ma gbadura o je won o mo bi be ba fe mu e je saaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun koni jima a fe bere fun agbara olohun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agbara laye ati lorun nibo lo wa owo Jesu nikan lo wa do de se ni kankan ta asemele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mura dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni opo mi mo bi mo se dowo won ninu isipaya yen won de gbe pandan won yo mi wo bayi won yo mi wo bayi
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Hallelujah.

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn kò tọ́ lẹ̀ ń gbọ́ ntọ́ báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tẹ́ ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú bá wọ̀nyẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bágbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ ń ó gbiná ni adébítà ti bèrè agbára ò fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin inú àmẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò tán ẹnìkan ń lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tẹ́ ẹ mọ̀ pé pásítọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ bí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rí eléyìí ò àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣe ṣùgbọ́n tí ò ṣagbára bó o pe nǹkan fún àwọn ọ̀gá ẹ̀jẹ̀ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti à ní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ́ ẹni ó tún kọ́ ẹ dìjú yé dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

gbagbagbaga ẹ múra dáadáa o ibi tá a lọ kà yẹ tẹ bá délé ẹ lọ jókòó tì dáadáa ẹyin tí ẹ jẹrán sí ọlọrun ọlọrun kan fún wa lórí ọfẹ aṣọ tẹmí wọyí orí ọfẹ àwọn akọrin orí ọfẹ ìbá ṣe pé jésù olúwa wọṣọ kan tó yàtọ kò ní ìdí kí wọn sọ pé ta lè wá ó yẹ kí wọn faṣọ dànù. Ó yẹ kó fàlà kan sára sọ rẹ̀ tí wọ́n èèmọ̀ pé ọkùnrin lánà ṣe ló wá kúrèjì pẹ̀lú gbogbo àwọn èèyàn yẹn ṣùgbọ́n iná ń bẹ lára ẹ̀. Yes, kò sí nǹkan kan tó kan ọlọ́run nípa kò tó dé tàbí nǹkan kan ní tó ṣe pàtàkì fún ọ ni pé ọ gbàgbára ọlọ́run. Bó o bá gbàgbára ọlọ́run tó o bá wọ sí gíléètì àwọn èèyàn yóò mọ̀ pé ọkùnrin lọ wọlé dé. Ó ṣe pàtàkì o. Ọkùnrin kan jó ní ìta ẹ̀jẹ̀ ń sọ ọmọ ìjọ lẹ́kọ̀ọ́ bẹ́yẹn. Àdúgbò mi tí mo ti mọ dáadáa ní Bàríkà Abúlé bẹ́yẹn tó bá ń bọ̀ wá síbi ìsọjí ẹ̀jẹ̀ mọ̀ pé kìkì pọ̀ ẹ̀ ṣúẹ́tà kulú báyìí òun náà ló máa wọ̀. Mo wá ń sọ fáwọn èèyàn mo ní kí a ní ìsọkùnrin yìí. Ìtọ́wọ̀ lánàá náà rí náà lọ́wọ́ ń jẹta náà lọ́wọ́ ń jẹrin ṣùgbọ́n gbà tó sọ̀rọ̀ bí ẹni kò ti rí mi tán. Èmi náà ń sọ ọmọ ìjọ ní yẹn tí ìdàkankan gbà náà. Ó ti gba máìkì lọ́jọ́ náà. Ó ní bí ẹ̀wù táwa tiẹ̀ wọ̀ ò tiẹ̀ nílá lójú àwọn kan. Ẹ wo mo lè tọ̀ lẹ́ẹ̀mejì. Ó ní bí ìdúró wa ò tiẹ̀ jọ àwọn kan lójú. Ó ní Ọlọ́run dá wa mọ̀. Ẹ wo kó tó sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá iná ti bọ́lẹ̀. Èmi náà tún padà lọ náà gbó kan pé tó lárí jèmi o bàbá onísíngílẹ̀tì yìí o lárí jèmi o. Mo fẹ́ kẹ́ ẹ gbàgbé ń tẹ́ ẹ jẹ́ bí tí mo lọ nìyẹn. Ẹ gbàgbé nǹkan tẹ́ ẹ jẹ́ báyìí. Ló bá ṣe pé aṣọ lóró bí obìnrin bó bá so pa ni. Nítorí pé bí àbá jẹ wá gbé láyé wọn ó béèrè pé níbo ni Jésù wà. Wọ́n á máa bi wá léèrè. Bí tó bá sọ pé ìyá Jọ́ pé o lé ilé ọba ṣé Jésù rẹ ti kun ni. Wọ́n máa bí á léèrè. Ó ṣe pàtàkì. Ẹ jẹ́ tó kọrin lẹ́ẹ̀kan sí.

ìyá mi. Ọmọ rẹ̀ kan ṣoṣo ni Jésù Olúwa. Ẹni tí a fẹ́ mi mímọ́ lóyún. Ẹni tó ń ṣiṣẹ́ ìyanu ni. Ó jìyà lọ́wọ́ Pọ́ńtù Pílátù. Ẹni tí a kàn mọ́gi agbélẹ̀rú.

0: sọ fún Ọlọ́run.
1: You are going to tell the Lord.
0: Oluwa.
1: Lord.
0: Fún mi ní oore ọ̀fẹ́.
1: May you grant unto me the grace.
0: Láti ṣe tí ọ̀rọ̀ Ọlọ́run yìí wí.
1: To put into action what this message is all about.
0: Torí ọ̀rọ̀ náà ti jáde sí.
1: Because the word of God has come forth unto us.
0: Gbogbo ẹni tọ́rọ̀ náà sì jáde sí, ọ̀rọ̀ ti ṣiṣẹ́, àdúrà fẹ́ ṣiṣẹ́ báyìí.
1: And now the message has prospered in your life, prayer will then follow it.
0: Olúwa, bí ohun tí mo gbọ́.
1: Lord, according to the message of heart.
0: Olúwa, ràn mí lọ́wọ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà.
1: Lord, empower me to do accordingly to the word.
0: Àdúrà.
1: I talk to the Lord.
0: Ọlọ́run bá gbọ́ ọmọ àti ẹ̀mọ́ ọ̀rọ̀ tí mo gbọ́.
1: Olúwa,
0: ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́.
1: To put this step into action, to put it into practice.
0: Láti pa ọ̀rọ̀ yìí mọ́, láti pa ọ̀rọ̀ yìí mọ́.
1: To keep this message.
0: Olúwa, wá ràn mí lọ́wọ́.
1: Lord, help me.
0: Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́.
1: Lord, help me.
0: Láti rìn nínú ọ̀rọ̀ yìí. Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́. Olúwa, ràn mí lọ́wọ́.
1: Olúwa, ràn mí lọ́wọ́.
0: Olúwa, ràn mí lọ́wọ́. Láti gbé ìgbésẹ̀. Olúwa, ràn mí lọ́wọ́. A ó sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kejì.
1: We'll now be telling the Lord once again.
0: Olúwa, fún mi ní agbára.
1: Lord, empower me.
0: Láti gbé ìgbésẹ̀.
1: To take decisive steps.
0: Tí yóò mú ògo bá ayé mi.
1: That will bring glory into my life.
0: Àdúrà.
1: We are talk to the Lord.
0: Olúwa, fún mi ní agbára.
1: Lord, I'm asking.
0: Tí yóò ràn mí lọ́wọ́ láti gbé ìṣiṣẹ́.
1: That you empower me.
0: Láti débi ògo mi.
1: Lord,
0: fún mi lágbára, fún mi lágbára.
1: Lord, to get into my glory, empower me, Lord. Empower me, Lord. Empower me, Lord. Empower me, Lord.